0: Iwọn dàbí pọnẹ dágbo, ìyẹn náà bó gàlá o, òdì ni ọjọ́, gbọ́dù kùmẹ̀lẹ̀ kùmẹ̀lù fẹ̀dọ̀ lámẹ́nú, ẹ̀hàn lámẹ́fà jẹ́ tọdún kí mú dé mẹ́, ilẹ̀ yẹ́ ní ilẹ̀ yẹ́, ilẹ̀ kí mú dé mẹ́, ọ̀nù àmàkejì ni yóò mú lẹ́yìn náà. Amúnẹ̀ máa rọ egbé jù, ohun amọ́bò nílẹ̀ amóhun
1: jẹ́,
0: yóò náà kejì, àmàkẹ́ náà ń mi. Ọjọ́ yẹ ìbákẹ́rẹ́ bí bómi, dédé ìbẹ́kùn máa dọ́hún, ìfẹ́lẹ̀ ní ayé kẹ́kẹ́rẹ́ mú
1: ma,
0: ìbánẹ́gàlá yẹ kádọ̀ ọ́hún gẹ̀rú, ọ̀làtà kábà ìdúdẹ́rẹ́ rẹ̀ amọ́mọ́lá ń
1: dẹ́.
0: Ìyẹn ní ìnàgbà ọ̀nà kejì, ẹ ò mú ìhún mi, mo máa kú dé òkú mẹ́,
1: mo
0: máa káwọ́ ẹ̀dà bí ní ayọ́ abọ́gàlá ń ṣe ó. Ejò dúdú èmi ìṣẹ̀lẹ̀ ní àṣẹ. Ọ̀là mẹ́lẹ̀kùn náà yẹ kẹ̀kà ń mẹ́. Mẹ́ṣà kàtó mi náà bó mi lè mi. Àtá kábà ìdù, àjẹ́ mi dé mi àṣẹ. Mẹ́ṣà kàwọ́ mi mú tẹ́yìn lè o. Àkàbò yìí, àjẹ́ mi dé mi àṣẹ. Olókì máa mẹ́lọ̀,
1: àjẹ́ mi dé mi àṣẹ.
0: Ìwọ́gbò kì má bí wáyà,
1: àjẹ́ mi dé mi àṣẹ.
0: Ọ̀là mẹ́lẹ̀kùn náà yẹ kẹ̀kà ń mẹ́ ilé.

olè price ẹ̀ orin tí nǹkan olè trash ẹ̀ ọmọ tó lọ́pọlọ ti gba káṣẹ̀ mọ́tò mi ti déwájú ẹ̀ lè reverse ẹ̀ orin yìí dùn kíkọ́ báṣẹ̀ gbé wọn studio kọ́ máa cast ẹ̀ táwọn djs kọ́ máa blast ẹ̀ àwọn big boys ti gbòòrò kọ́ máa jam ẹ̀ ṣí bárabà ṣí bólóbó ṣí pápá sọ́run dẹ́rù bọmọ gómìnà pápá dúbẹ́dú bòǹgòdú bàrà ọ̀rọ̀ kó bá dẹ tákọ́ gírí èkó kìjà wo má máa lọ kún yán mi kéré má máa lọ fi yan ìwé kan kéré wọn kéré kéré jó wọn kọrin ṣeré náwó ṣeré tọ́mi láti náà jẹ́wọ́ parí sọmọta ní ìṣíkẹ̀ẹ̀gẹ̀ ìfilẹ̀ bẹ́ẹ̀ mo ní jó wà bẹ́ẹ̀ ọmọ tó sẹ́bẹ̀ẹ́dẹ̀ rọpẹ̀tẹ̀ wájú.